0: ẹjẹ kó lọ bẹ mo fẹ mọ bí mo ṣe jẹ ọmọ ìyá mi ló dé bẹ sọ fún pósítà fi bẹ ọmọ lọmọ wọn níbo ló ti rówó náà iṣẹ kékeré owó ńláńlá.
1: Wọ́n lè fa million dollar lọ́nà dollar, no be small small dollar.

Ọ̀pọ̀lápẹ̀ díẹ̀ láti fún kọ̀sọ̀ bẹ́ẹ̀ kọ́ ní ṣayọ́ ṣayọ́ fífánfá ní ìlàpọ̀ yá ọ̀rẹ́.

0: Sportif Naija FM
1: 102.7
0: Radio 1 Orin tó dára jùlọ lọ́ máa ń jù sórí afẹ́fẹ́, ó dẹ̀ ń fúnni láyọ̀.